tó ọlọ́fà. Bó já máa bó lọ́fà, mo fẹ́ tróòwé lọ́fà fà. Kí n máa tí ó kọ́ máa gbọ́ lọ́rùn fà, ṣé ó ní nǹkan tó ọlọ́fà. Bó ọ̀ṣù bó lọ́fà, mo fẹ́ tróòwé lọ́fà fà. Kí n máa tí ó kọ́ máa gbọ́ lọ́rùn fà.